0: Time Moments with Kivo Creamer. Kivo Creamer.
1: Gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó. Ìpínlẹ̀ wa kì í ṣe àkìtàn. Ẹ̀dẹ́kun dídalẹ̀nù lọ́nà àìbìkítà. Àjàkálẹ̀ àrùn ló máa ń fa. Ó máa ń dí àwọn kòtò ìdáminù. Ó sì máa ń ba àyíká jẹ́. Torí náà, àwọn òṣìṣẹ́ PSP tí lọ́ máa fòǹtẹ̀lù nìkan ni kẹ́ ẹ jẹ́ kán máa kódọ̀ sí yín. Kẹ́ ẹ sì máa sanwó ilẹ̀ kíkó déédéé. Ojúṣe ẹnì kọ̀ọ̀kan wa ni láti jẹ́ kí ìpínlẹ̀ Èkó túbọ̀ máa wà ní mímọ́ tónítóní. Àpò ìkólẹ̀ kódọ̀ ti Lọ́mà ló nílò. Bèrè fún tiẹ̀ báyìí báyìí lórí ẹ̀rọ ayélujára www.lomasmartbeans.com. O máa lẹ́yìn tó o bá gbìyànjú dídalẹ̀nù lọ́nà àìbófinmu 1,250 naira lowó ìtanràn pẹ̀lú ẹ̀wọ̀n oṣù mẹ́ta gbáko. Tó o bá ní ohunkóhun lòdì sí àwọn òṣìṣẹ́ PSP pé Lọ́mà lọ́fẹ̀ẹ́ 0800 00 Lọ́mà 0800 005 2962 tàbí 0708 060 1020. Email info@lomar.gov.ng. Ìkànnì àjọlò @lomar_gov. Lọ́mà, wọ́n mú ìpínlẹ̀ Èkó mọ́ tónítóní.
2: You know say sometimes people no sabi as their data they take finish. Come, make me wey be phone. Show una as it dey happen. As my owner dey sleep, I go dey do things wey he no know. If he do. Na sign make I do auto update. When you change gear, na correct sign make I do cloud backup. And if you go enter gear 3, hi! Na to allow all your apps collect overnight duty, even when you know they use them. You know, say I guess nobody they stop for online now. Oh yeah, see what he go do when he wake up.
3: Chineke, hey, data why stop don't finish.
2: I no tell you.
4: Shine your eye. Make your phone no do oble on top your data. Monitor your auto updates. Clear background apps and close unused apps whenever you load data on your phone. Enjoy your data and leave it 100.